0: Light. With 20 essential vitamins, minerals, and nutrients, one Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
2: Wo, ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wà ní ń jò. Gáàsì ní ń da wa náà.